0: there's a reason she's good mama. Express cleaning, extra fresh.
1: Nítorí náà kí ìwọ kí ó mọ̀ pé Olúwa Ọlọ́run rẹ òun ni Ọlọ́run olóòótọ́ tí ń pa májẹ̀mọ́mọ́ àti àánú fún àwọn tí ó fẹ́ ẹ. Nítorí nígbà tí ènìyàn bá kùnà Ọlọ́run a sì máa jó lóòótọ́. Bí ìgbà tilẹ̀ yí padà síbẹ̀ ìlérí rẹ̀ kò yí padà. Lóṣù kẹfà yìí wá dásẹ̀ wọnú ibi tí àyànmọ́ ti ń di ọ̀tun tí gbé ayé sì ń rí ìyípadà. Bí a ó ṣe máa péjọ fún ìsìn ẹ̀mí mímọ́ tóṣù kẹfà tí ìjọ ìrọ́padà Kristẹni ti Ọlọ́run The Redeemed Christian Church of God. Àkòrí òtítọ́ látọ̀run wá lọ́jọ́ Jímọ̀ ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2026 yìí ó máa wáyé lágọ̀ọ́ ìràpadà ìlú Ọlọ́run ní ibùsọ̀ 44 lọ́pọ̀pọ̀nà márosẹ̀ Èkó sí Ìbàdàn àti ní ibùsọ̀ 3 sí ibùsọ̀ 3 ní gbọ̀ngàn tuntun àti láago 7 ìrọ̀lẹ́ ní Dove Television tó wà lórí DSTV channel 349 àti GoTV channel 113 àti lórí àwọn ìkànnì ayélujára wa gbogbo òní wàásù Pastor EA Adeboye àtàwọn míì tó jẹ́ ni àmì òróró Ọlọ́run máa bọ̀ wá pàdé Ọlọ́run tí kì í gbàgbé ìlérí rẹ̀.
2: With ValueJet, my trips around Nigeria look very different now, especially as someone running a business in Benin. Because not long ago, 4:15 a.m., I'm already on the road in traffic for several hours to get to Benin. Today, I just book, show up, and fly. Arrive in Benin on time and ready for business.
3: That's the ValueJet experience.
2: That's right. ValueJet now flies you daily from Lagos to Benin. Now, you save time and enjoy a comfortable, safe, and reliable travel experience. Book now at www.flyvaluejet.com or via the ValueJet mobile app.
4: ValueJet, wings for everyone.